0: fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó o bá rà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti rà wọ́n dà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: Good tasty food is worth living for. Worried about your oil every time you enjoy your favorite meal? Introducing Golden Terra Smart Balance Oil. Smart Balance Rice Bran Oil is rich in gamma oregano. Several studies suggest that gamma oregano may contribute to the reduction of bad cholesterol. Golden Terra Smart Balance Oil. Good food, no worries.

0: Ọ̀sán pọ́n kẹ́rí-kẹ́rí, ìgbóná fẹ́lí-fẹ́lí o, ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun.
1: Ẹgbẹ́ àwọn olùkọ́ orílẹ̀-èdè ti ń dúnkòkò láti gbé àwọn iléèwé ti pa látàrí bí ètò ààbò ṣe ń gbòjìrà sí i. Gẹ́lẹ́ bí Fáyọ̀ṣe ṣe ti ń fẹ̀sùn kàn wípé wọ́n ṣe ìkọlù sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi tàbùkù ààrẹ Tinubu ni. Ènìyàn méje ló ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí ìjà tó bẹ́ sílẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí kan ní ìlú Iowa. Àkùdédé àsìkò yẹ̀yìn èèyàn wa, ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ló tún dé sétí ìgbọ́yìn láti iléeṣẹ́ aládùnwà Zobi FM. Lónìí ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún 2024. Bàlìkí Ìzérewàmírí làwà ní òmà kàròyàn ń fún yín. Ìròyìn wa tọ̀sán tòní gbéra sọ láti orí ẹgbẹ́ àwọn olùkọ́ ní orílẹ̀-èdè yìí, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkòkò wípé àwọn yóò gbé gbogbo àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama ti pa káàkiri kọ̀rọ̀kọ́ńdó orílẹ̀-èdè wa. Bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti pèsè ààbò tó péye fún ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́, ìkìlọ̀ yìí wáyé lẹ́yìn tí wọ́n gbé àwọn iléèwé kan ti pa nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí ẹgbẹ́ àwọn olùkọ́ ṣe ìfẹ̀hónúhàn lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Ahoro Esiele. Bákan náà nípínlẹ̀ Kano tá a wà yìí, ẹgbẹ́ àwọn olùkọ́ nípínlẹ̀ ìṣe ìwọ́de alálàáfíà lọ sí àgbàlá gómìnà ìpínlẹ̀ yìí, wọ́n sì ń ké pe ìjọba láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n wà lákàtà àwọn ajínigbé, kó sì pèsè ààbò fún àwọn iléèwé, kí ìjọba sì fi òpin sí ọ̀rọ̀ àwọn ọmọ agbébọn tí wọ́n ń ṣe ìkọlù sí àwọn iléèwé wa. Lórí àwọn tí wọ́n jí gbé bákan náà, Gómìnà ìpínlẹ̀ Èkìtì Tànà Ayọ̀délé Fáyọ̀ṣe ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kàn nípa àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ gbìmọ̀pọ̀ ṣe ìkọlù ọ̀hún láti fi tàbùkù ààrẹ Bọ́lá Tinubu. Fáyọ̀ṣe nígbà tó ń sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán lánàá òde yìí, ó bẹnu àtẹlu ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé lórí ìkọlù náà. Ó ní ó lè jẹ́ nítorí ọ̀rọ̀ òṣèlú ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀. Bákan náà ló fẹ̀sùn kan Gómìnà Ṣèyí Mákindé wípé kò tètè falẹ̀ mọ́ ìkọlù ọ̀hún. Ó ní ètò ààbò ẹsẹ̀ kùkú jẹ́ ojúṣe ti ìjọba ìpínlẹ̀ tí wọ́n yẹ kí wọ́n mójútó dáradára. Bákan náà ni Ayọ̀délé Fáyọ̀ṣe ti tún sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu nìkan ni ààyò tí yóò jáwé olúborí fún ipò ààrẹ nínú ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà, nítorí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ti kọ̀ láti wà ní ìṣọ̀kan. Ó ní àwọn ẹgbẹ́ alátakò ti kùnà láti dúró ṣinṣin nípalẹ̀mọ́ fún ìdìbò tó ń bọ̀ lọ́nà ọ̀hún. Fáyọ̀ṣe ní ààrẹ Tinubu kò bá kojú ìṣòro ńlá, ká ní wípé àwọn ẹgbẹ́ alátakò fìmọ̀ ṣọ̀kan ni, ṣùgbọ́n pẹ̀lú bí òǹkà àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àtàwọn olùdíje dupò ààrẹ ṣe ti pọ̀ báyìí, àfojúsùn àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ti forí ṣánpọ́n. Nípínlẹ̀ Kano, ìjọba ìpínlẹ̀ yìí ti da iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àlùmọ́nì omi àti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti ìyípadà ojú ọjọ́ papọ̀ sí ojú kan. Gómìnà Abba Kebri Yusuf ló buwọ́ lu ìgbésẹ̀ ọ̀hún. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Umar Ibrahim ló sì fi ìròyìn ọ̀hún léde. Wọ́n gbé ìgbésẹ̀ yìí láti lè jẹ́ kí iléeṣẹ́ ìjọba méjèèjì ọ̀hún ṣiṣẹ́ papọ̀, kí wọ́n lè ṣiṣẹ́ takuntakun àti láti lè ní ìṣàkóso tó dáńtọ́. Nípínlẹ̀ yìí bákan náà, ẹgbẹ́ àwọn olùkọ́ NUT ẹ̀ka tìpínlẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú wọn hàn lórí ọ̀nà tí ìjọba ń gbà láti ṣe àmúlò ètò ààbò fún àwọn iléèwé ìyún Safe School Initiative tí wọ́n ṣe àfilọ́lẹ̀ rẹ̀. Ìyún lẹ́yìn tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé láìpẹ́ yìí nípínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Bọ̀rọ̀nú. Igbákejì alága ẹgbẹ́ NUT ìpínlẹ̀ yìí, Comrade Sanusi Dairu Minjibri, nígbà tó ń bá iléeṣẹ́ wa Zobi FM sọ̀rọ̀, ó ní àwọn ìjọba ìpínlẹ̀ kan ti kọ̀ láti ṣe àmúlò pípèsè ètò ààbò fún àwọn iléèwé lábẹ́ ètò tí wọ́n ṣe àfilọ́lẹ̀ rẹ̀ ọ̀hún kí ìkọlù ọ̀hún tó wáyé. Bó tilẹ̀ jẹ́ pé Minjibiri fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn, ṣùgbọ́n ó ní àpẹẹrẹ wà nípa wípé ìjọba ìpínlẹ̀ Kano ti ń ṣe àmúlò ètò ọ̀hún nítorí wọ́n ti da àwọn ẹ̀ṣọ́ elétò ààbò lọ sí àwọn iléèwé alálọ́sùn tó wà ní àwọn agbègbè tí ètò ààbò ti mẹ́ẹ̀ nípínlẹ̀ yìí. Bákan náà ni ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ Delta ti fi àwọn ọlọ́pàá márùn-ún tí wọ́n ti fi ọwọ́ òsì júwe lé fún lẹ́nu iṣẹ́ ọlọ́pàá sí àhámọ́. Ọlọ́pàá Usman Nuhu àti àwọn mẹ́rin mìíràn ni wọ́n ti pàṣẹ kí wọ́n sì fi sí àhámọ́ fun esun wi pe won se ku pa gbaju gbaje olorin kan ti won pe ni Oji Milan ejo na bere leyin ti foran kan fo fere sita ni ibere odun yin eleyi to mu ki awon eniyan faraya lano de ni owo ba nu atawon afurasi akegbe re merin ile ejo si ti ni ki won fi won si ogba ewon na titi di igba ti igbejo yo fi te siwaju ninu royin mi oga agbajo ton ri si gbigbe ogun ti atankale arun nile wa Jide Idris ti so di mimo yi pe ida mokandilogota iyun 59% ni orilede yi si fi se ipalemo sile fun kikoju ajakale arun ebola Idris nigba to nsoro lori amohunmaworan Arise TV lano de yi o ni ewu si wa ni ipalemo fun kikoju ajakale arun ohun papa julo ni awon enu ibode abawole si orilede yi oni iwadi ti awon se ti je ki awon tubo gbe awon igbese to nipon lati koju arun ebola ohun eleyi to ti gbinoya ni orilede Uganda ti orilede DR Congo bakan na ni ajo to nri si oro awon alalaji ni orilede yi nakan ti so di mo pe awon oko balu ti yo ko awon alalaji pada wa si orilede yi yo bere si ni gbera lati ola ti nse ojoru ojo keta osu ta wa yi adari leka igbokegbodo oko furufu fun ajo ohun alaji Habib Bello ni oko balu Max Ear yo bere si ni gbe awon alalaji lati ipinle Nasarawa bakan na ni ojo oko balu Flyers ati Airpeace yo bere si ni ko awon alalaji lati ipinle Ogun ati ipinle Oyo ni ojo kerin osu yi lakotan oro awon alalaji ohun lati tele ilana lori oro awon eru ati awon iwe irinna won ki irin ajo pada wa sile ohun le lo ni irowo irose ofere gege odi oke okun nibi ti royin ti so di mo pe eniyan mefa ni won ti gbe ikuruje lowo ebora ni Iowa ni orilede US latai bi awon molebi kan se un ba ara won ja ti okan ninu won si sina ibon bole awon lopo orilede ohun ni afurasi eni to sina ibon bole ohun tun se ku para re won si ba apa ibon lara e ile ise olopa ilu Muscatine ni awon ti won padanu emi won ohun je molebi pelu afurasi to se ku pa won yi ogo olopa agbegbe ohun Anthony Kais ni iwa labi gba ni iwa ohun lekere daraya losan toni ajo to nse sakoso ere daraya awon elereje ni orilede yi AFN ti seto idije yiyan awon elereje orilede yi ni ogunjo si ojo kejilelogun osu ta wa yi ni ile daraya Yabatek to wa nipinle Eko ni igbaradi fun idije Commonwealth ti odun 2026 ta wa yi gege bi iroyin ti ajo AFN fi sita won ni awon elereje ti won ba yan ni won yo lo sojo orilede wa ni bi ereje Commonwealth ohun eleyi ti o gbera so ni ojo ketalelogun osu keje odun yi si ojo keji osu kejo odun yi ni orilede Scotland ereje ohun lo pin si ona mejile ni ogbon fun awon okunrin ati obinrin gbogbo awon ti won yo si kopa ninu ereje ohun ni won reti lati de si orilede Scotland ni ojo kokandilogun osu yi won yo si pada wale ni ojo ketalelogun osu keje iroyin kaakiri ile wa ti loki oko ni ju bayi lo losan toni egbo koko onu re lekan si afi toyin leti wi pe egbe awon oluko orilede ti ndu koko lati gbe awon ilewe ti pa latari bi eto abo se un gbojira si ni orilede wa gele bi fa o sese tin fesun kan wi pe won se ikolu si ipinle Oyo lati fi tabukun are Bola Tinubu ni bakan na ni eniyan meje lo ti gba ikuruje lowo ebora latari ija to be sile laarin awon molebi kan nilu Iowa ni orilede US iroyin kaakiri ile wa ti loke oko ni ju bayi lo losan toni ope pataki lowo gymnastic okoro to dile agbara mu Sandra Kaura lo se akojopo royin Balikizi Rewa Mirila wa aloka royin ohun se ti gboyin sise sise lo njare ise awa la ma jere ise wa lase Edumare ami eya se o

0: fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́mọ adáwọ̀ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti rà wọ́n kódà iphone tó wù lọ́wọ́ mi yìí n lè sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kíwọ náà máa jáyé CD Care ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.com.

0: díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lẹ́lẹ̀ lórí o o lè sanwó ohun èlò tọ́bárà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti rà wọ́n kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa CD.